gbiji wọ́n èmi yẹn yẹ tí bá bu ikú ayé àwòhò yá jámẹ́ ní ẹ̀ tírásílẹ̀tì búrọ̀fọ́ ní báyìí tí old wine wà hẹ́ o.